0: ìmọ̀ mẹ́fì.
1: Nsẹ́gun ẹ̀mí ra kọ́kọ́ pò sí tó a pè pò nù.
0: Amọ̀dé ayé.
1: Asogun ni wọ́n máa wẹ́lẹ́ tó gẹ́. Nsẹ́ tí o ẹ̀gbọ́n wẹ́nẹ́. Numi wẹ́sí.
0: Destiny.

bẹ́ẹ̀dẹ̀ mọ̀rọ̀ kó tó bẹ́ẹ̀ náà lù wá mi dùgbẹ́mi tó pọ̀ ọ̀hún mi máa dùn fẹ̀ náà ó àyè kí wọ́n dọ̀ mọ́ ọ̀mìnà ìmọ̀ alẹ́ pé han ó alẹ́ pé han lọ́jí mi rẹ̀ náà rẹ̀ sọ mi ó ń gbé dọ́nù mẹ́ran rẹ̀.

0: lọ́pọ̀nù nàlẹ́ àfọ̀sùnù kí kodò mẹ́lẹ́ mẹ́ gbédè pọ̀ ọ̀hún máa nà lọ wá kùnà gbé tọ́ lọ wá bìnà ìmọ̀ gbéjẹ́ ó gbéjẹ́ lọ́nu ètò ní ọ̀wẹ̀ náà ní yà.
1: ìdọ̀nù ètò ní ọ̀wẹ̀ pẹ̀lú àná.

Ọjọ́ ní iná kọ́wọ́sùmọ́ jẹ́ ká ṣe dóyìn ẹ̀fí mẹ́gbẹ́lẹ́ pọ́n wa. Àná kọ́wọ́sùn káká àhóhọ́ bíbọ̀ gbọ́jẹ́ tó ẹ̀dùn máa fánu kún mọ́ tún fi èèyàn rí ọdẹ tí wọ́n kán náà bí ọmọ ẹ̀. Họ́tàn tó lómi tọ́ gan ẹ̀kọ́ dín ọmọ ẹ̀ lòdó fúnra sí ọ sàdán. Mina ojila lo kan mi tun le do ndo mi do njile egbe ton agbon fo pere egbe ton kere o ya medele nu so bona wa nu e wa yesi do me na fran lo we le yo ina ba o dagbe to ko zu isu mi si dagbe ma si do koni iwe do wa mi da ho jo su keji re mo sap ko lo lo jemi anu nu wa lo mi a si da kan bo do anona hun e ra fa wa ne e so bo ne mbo jalo kan mi tun le do

ìdí èyí ó mọ̀ ṣe ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mọ̀ ṣe ń dúpẹ́ tèmi. Bẹ́rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni.

0: bẹ́ẹ̀ni ọpẹ́ ni oyè olúwa ọlọ́run wá ní a ti máa dún nítorí pé a ò ní owó a ò ní oúnjẹ tí a gbọ́dọ̀ sí fún ọlọ́ṣùgbọ́ kí a máa dúpẹ́ lójúmọ́ fún dídá tó rọra sí fún ìpamọ́ rẹ̀ gbogbo ohun tí ọlọ́run ṣe tí ó ń gbé wa lékè gbogbo àwọn ìdààmú lọ́lọ́kan ọjọ́ kan àwọn ewu àwọn
1: asì. kí ọkí lóyún wá ọkọ nàbíyà ọkí lóyún wá bọ.
0: Bẹ́ẹ̀ni ọpẹ́ ni oyè olúwa ọlọ́run wá ní a ti máa dún nítorí pé a ò ní owó a ò ní oúnjẹ tí a gbọ́dọ̀ sí fún ọlọ́ṣùgbọ́ kí a máa dúpẹ́ lójúmọ́ fún dídá tó rọra sí fún ìpamọ́ rẹ̀ gbogbo ohun tí ọlọ́run ṣe tí ó ń gbé wa lékè gbogbo àwọn ìdààmú lọ́lọ́kan ọjọ́ kan àwọn ewu àwọn
1: asì. kí ọkí lóyún wá ọkọ nàbíyà ọkí lóyún wá bọ.
0: Bẹ́ẹ̀ni ọpẹ́ ni oyè olúwa ọlọ́run wá ní a ti máa dún nítorí pé a ò ní owó a ò ní oúnjẹ tí a gbọ́dọ̀ sí fún ọlọ́ṣùgbọ́ kí a máa dúpẹ́ lójúmọ́ fún dídá tó rọra sí fún ìpamọ́ rẹ̀ gbogbo ohun tí ọlọ́run ṣe tí ó ń gbé wa lékè gbogbo àwọn ìdààmú lọ́lọ́kan ọjọ́ kan àwọn ewu àwọn ásídẹ́ǹtì. Pàtàkì ọ̀rẹ́ tí òun àtipa eric akinyin saliu aliu mashudi akíawọn pápá lọ́hùn níbẹ̀yẹ̀rọ bẹ́ẹ̀ ni gbogbo ẹni kọ̀ọ̀kan yín kódà làwọn tí o láti ìlú sàbẹ́ lọ malavi láti ìlú kútọ́rún gbogbo rẹ̀ wí kódà àwọn àná wọn làwọn kí ẹni kọ̀ọ̀kan yín pẹ̀lẹ́gbára tó lọ wá àrùn ìfi bẹ́ẹ̀ san fúnra wọn làwọn ìbànújẹ́ jẹ́ kò ní jẹ́ ti yín olúwàbùkún olóṣèlú kí gbogbo àwọn àbúrò tí òun fún gbogbo ẹ̀mí ẹ̀mí sùúrù fún gbogbo ìforíkorí fún gbogbo àǹfààní tí wọ́n ní láti jẹ́ kí ètò náà kí wọ́n ẹnu àti àlàáfíà gbogbo àwọn ẹbí làwọn kí ní ọjọ́ tí ò ní jẹ́ ti yára mọ́ṣúrì wọn ni kí akin tó bá ti yá bí ṣe yá àwọn máa tẹ̀síwájú nínú rẹ̀ báyìí. Akinyin ní ọjọ́ tí ò ní mo sọ fún yín pé ní ìjẹ́ ẹ̀ẹ́dógún bàbá wa dádì akọ́pẹ́ sọ pẹ̀lú wọn jẹ ẹ̀bùn wa tó yẹ pé bàbá sùmánú majé bàbá ilé èso sálámà lè kò fún wa ní ẹ̀bùn ǹjẹ́ ọjọ́ ọ̀la ó pè yín láti wá gbẹ ẹ̀bùn náà àwọn akọ̀kọ̀ àwọn bó wa ní akọ̀kọ̀ yìí a ó tún tẹ̀síwájú ní ọjọ́ tí ò ní fún ẹ̀tí ẹ̀ ń bó wa bóyá àwọn ẹlòmíràn wọn lè ní ìrọ̀fẹ́ kí àwọn akọ̀kọ̀ kí wọ́n tún jẹ ẹ̀bùn ní ọ̀dọ̀ bàbá wọn ni kò ní sú àwọn bẹ́ẹ̀ ni kò ní sú ẹ̀ akọ̀kọ̀ ní ọjọ́ tí ò ní láti jẹ́ kí wọ́n dúrótì yín bàbá sábàlẹ́kùn akin wo lágbára tó lójú òní tì yín olúwa a máa gbé yín ga gbogbo etí ó máa lọ ayé ò ní rí yín gbé ṣe o pẹ̀lú ìdílé yín ayọ̀ ní fún yín òwe méjì tí a gbé kaba jù sọ pé ẹ ó ṣe àti ṣe túmọ̀ rẹ̀ fún wa ní ọjọ́ tí ò ní òwe méjì ni tí mo fẹ́ kí ẹ ṣe túmọ̀ rẹ̀ fún wa bí ilẹ̀ kan kò ṣú ní ojú ẹni a kì í mọ ìrìn rẹ̀ rìn bí ilẹ̀ kan kò bá ṣú ní ojú ẹni a kì í mọ ìrìn rẹ̀ rìn àkọ́kọ́ nìyẹn èkejì ìdàlẹ̀ òkú ijó àná òní ọmọ bí òní yóò ṣe rí ìdàlẹ̀ òkú ijó àná òní ọmọ bí ti ọ̀la yóò rí sí àwọn òbí jìjì ni ẹni bàbá wa bàbá láwìn tí ó lọ́ọ́ mọ̀ yìí bàbá wa ìyá bí abẹ́tẹ̀ àti ndúró lè yí.

0: bẹẹni ọpẹ lẹyìn olú ọlọrun wa o ní ọjọ tí ò ní jẹ mọ sọ fún pé àti dé ìṣẹlẹ àlẹ tí mẹ pẹlú ní ọjọ tí ò ní ohun pàtàkì òwe méjì ní agbé sí ká tó ọwọ yín ní ọjọ tí ò ní bí ilẹ kan kò ṣú ní ojú ẹni a kì í mọ ìrìn rẹ rìn bí ilẹ kan kò bá ṣú ní ojú ẹni a kì í mọ ìrìn rẹ rìn òwe àkọkọ nìyẹn èkejì ní ìdàlẹ òkú ijó àná àbí wèrè àrẹsọ pé wèrè òkú ijó àná ó ní a ó mọ bí ti ọlá yóò ti rí ṣé tèmi la rí kódà bá ṣe jó ṣùgbọn tọlá bá yóò ti ládùn ìgbà lọ báwo ni a sì lè ṣe ìtumọ òwe yìí ẹyin bàbá wa ẹyin ìyá wa ọyẹ kakọ láti máa ṣe wo àwọn àlàyé fún àwọn ọmọ wa 0 1 44 70 44 44 44 0 1 45 86 0 0 0 0 0 1 45 86 0 0 0 0 o ti yawo awọn ati reti yin bẹẹni afẹkuwa ki idile baba wa sinebu jacob baba akinyo ẹku rọju ẹku ara fẹra ku fun iyawo yin ti ọjọ ipe tori wọn siwaju yin lagbara ti oluwa agba akoko yin o dara o ayọni fun ọjọ pẹ nikan ti pe akagba ẹni tọ n bayi ki a to tẹsiwaju alo ẹku ọlẹ o.
1: Salaamaleykum.
0: Hello. Waaleykum salaam.
1: Ata alo alaji ojoojo n ja.
0: Baba ni ẹkọ ọjọ mẹta.
1: Ẹkọ ọjọ mẹta o.
0: Ẹ ṣeun o.
1: Àwọn ọmọ nkọ.
0: Wọ́n ń bẹ lálàáfíà.
1: Ẹ ǹkan wọ ọkọ náà sí.
0: Àmì.
1: Ẹ ti lẹ́yìn ti wọlé.
0: Àmì o.
1: Ẹ ǹkan ìyẹn ti di ọmọ òun
0: náà. Àmì. Àmì.
1: Nǹkan àti ìrẹ́ náà wọ́n ká mi ní ìpínlẹ̀ wọn.
0: Àmì. Ẹ ṣeun.
1: Olóòkú.
0: À ń gbọ́ yín.
1: Mi ṣe é á ní ọmọ.
0: Ẹ ń kí mi lásán ni.
1: Ẹ ti jẹ́ takuntakun. Ọlọ́run kò jẹ́ mi rí o.
0: Àmì ò ṣeun.
1: Mi kí bèrè ìjẹ̀kọ́rù.
0: Àmì.
1: Bọ́lá ẹni àlẹ́ kì í bọ́.
0: Àmì o.
1: Ọ̀dà mi àlẹ́ kọ́.
0: Ọ̀dà. Ẹ ṣeun akinyin baba ọjọ pe wọn fẹ da si owe wa meji n ẹbun bẹ o ẹ ma bẹru o tọ pe ti ẹbun ni a fun yin ni ẹbun baba wa asalaamu aleykum àwọn náà ń bẹ n tó sí kọ́dà àwọn tí ń bọ wọn kò sí bí ó ṣe lè rí ẹ tó bá tẹ jẹ mílíọ̀nù kan ní lọ́jọ́ kan náà wọn ṣe ojúṣe adúpẹ́ ẹ̀ka tí ń pè wá kẹgbẹ́ ń tọ́ alo.
2: Alo.
0: Ẹ kúrọ̀ lẹ́ o.
2: Ọgbẹ́ni general.
0: Adúpẹ́ o ẹ kúrọ̀ lẹ́ o.
2: Àwọn ọmọ
0: n kọ́.
2: Ẹkú ni ó wọlé.
0: Adúpẹ́ o.
2: Ọlọ́run dá ọmọ sí.
0: Àmì.
2: Ọlọ́run jẹ́ kí wọ́n yege lọ́dọ̀ ni.
0: Àmì o pàtàkì àdúrà ni.
2: Láwùjọ ti ọ̀dọ́ ni.
0: Èmi náà ti mọ̀.
2: Ó dà. Á dá sọ́kẹ́lẹ́.
0: Ó dà.
2: Ẹni kí lọ́ba súlé jù ni. Àyè mú ìrìn rẹ̀ rìn. Ọ̀rọ̀ tí ọba ṣojú ẹni ó ṣòro dá sí.
0: Àbí.
2: O le da si. Kí lọ́mọ tó fẹ́ sọ mẹ́? Bẹ́ẹ̀ làwọn àgbà mọ́ fi ń sọ pé kí lọ́ bá sí lójú ẹni àìmọ̀ ẹ̀yìn ẹ̀yìn. Ṣé ló bá débi tí àwọn èèyàn sọ̀rọ̀ wọn ò rí ìdí rẹ̀ kí lọ́ fẹ́ da si? Tó bá fẹ́ sọ da si làwọn àgbàlagbà mọ́ kò wé ni.
0: Àbí.
2: Mo dúró bẹ̀ ni.
0: Àdúpẹ́ ẹ ṣeun bàbá wa.
2: Wọ́n á ń kẹrin wa.
0: Ọ̀dà ẹ ṣeun. 0 1 44 70 44 44 0 1 45 86 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

0: bẹ́ẹ̀ ni bí a ṣe gbọ́dá pé láti lè ṣẹ̀rẹ́ rúfà títí ní ọjọ́ tí ò ní ọjọ́ ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kejìlẹ̀ ní ogún nínú oṣù òwe ọdún ọgbà ló mẹ́rìndínlọ́gbọ̀n jẹ́ àdúpẹ́kun yín òwe méjì tí a gbé kawájú yìí fúnra ní afẹ́ pé kí ẹ dá sí bò ń bẹ tí a ó fún yín mú bàbá wọn ti ń bọ alọ́kọ̀bá sọ́rọ́ máa lè kẹ̀ǹjẹ́ súnmọ́nù màjídì lágbára tó lọ kò ní bàjẹ́ fún yín o òwe àkọ́kọ́ náà ni pé bí ilẹ̀ kan kò bá ṣú ní ojú ẹ ni a kì í mọ ìrì rẹ̀ rìn òwe àkọ́kọ́ nìyẹn bí ilẹ̀ kan kò bá ṣú ní ojú ẹ ni a kì í mọ ìrì rẹ̀ rìn kí ni ìtumọ̀ òwe yìí èkejì a sọ pé ìdàlẹ̀ àbíwèrè òkú ijó àná o ní òmò bí ti ọ̀la yóò ṣe rí sí ìdàlẹ̀ òkú ijó àná o ní òmò bí ti ọ̀la yóò ṣe rí ẹbọ bẹrù bàbá wa kódà àgbààgbà mọ bẹ nílùú paraku ọyẹ kí ẹ nàkó ọyẹ kí ẹ dá sí ètò wa ní ọjọ tó ní tìjà mímọ ṣùdí àǹdàǹbẹ àǹretí ohun tẹlifù mọ pé ẹni fi àsílẹ bó tẹ jẹ ẹmu díẹ sọ sí ẹmu díẹ sọ nú ẹ bàbá wa kápò sẹmẹlà ẹni àpòpà tẹ bẹ ń gbọ wa láti lè ṣe àrífẹ títí njẹ ẹ pé wa ní ọjọ tó ní o ayọ ayọ ní fún gbogbo wọn tí wọn bẹ ní ibi kíbi tẹ bá ẹni ìlú paraku báyìí ẹ àbí ní ìhà bápẹ̀rù ìhà gùnẹ́ àti bẹ́ẹ̀ lọ má ṣe fi ètò náà kí ẹ fi wá sí làwọn nìkan ká má ṣe kò yẹ bẹ́ẹ̀ ẹ kẹ́ náà kí ẹ dá sí ní ọjọ́ tí ò ní àtúmọ̀lẹ̀ tí o.
1: adéwálé ṣòwò ẹgbẹ́ ni ó ṣòwò ó gbẹ́ fẹ́fẹ́ ó pa owó ẹ̀bùn adéwálé tó ṣe bí bàbá tó bí lọ́mọ tí ó ṣe bí bàbá oníbàbá bàdéwálé ló.

0: kɛ ma jo la sanwó ɛdasi tó wa mɔmɔ ikú ɛlẹ jo ìyàwó àti pa fide la àti bóyá tó bẹ ọjọ mẹta kan ẹnbẹ tó sì ń jẹ pé wa o.
1: sáwọn mamman dùn ní ẹlẹ́dẹ̀ olúwalẹ̀ ọmọ tó ro ọmọ yẹlẹ̀ ọmọ ẹ̀rọ òkú ọmọ tí ó tí ó wọ ọmọ tí ó tí ó ra. abdulrasaki ọmọ bàbá tó kú lọ́jọ́ sí ara àṣírí mi. ọ̀rẹ́ mi ti jẹ́ra àṣírí mi ìkọ́nà àwọn tí ká a máa ìrìyà ẹ̀ṣọ́ ọjọ́ sí tẹ̀tọ́jú kọ́ máa dà nínú kanji mo délé mo kúrò gbogbo ìpátá òun.

0: bẹ́ẹ̀ni mo fi àkókò ìtọ́ ọ̀tọ̀ bàbá wa aláàjì ládípọ̀ sálẹ̀ òbólú mọ̀ kí ẹ̀bá bínú ẹ̀ẹ́ kú àsìkò ọ̀gbọ̀ ìdílé yín lágbára tí olùwà ìbànújẹ́ oníjẹ́ tí yín ó ìdílé yín ààbò tí ó dájú ọlọ́run àfi sí i lára pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ akin lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ni mo fi àkókò láti ké bẹ́ẹ̀lì odùbà kí n kúra zókè pro akin ìpè ẹ̀kọ́ ọjọ́ tí ó ní bàbá wa kójà fẹ́ náà akẹ́ náà a ó ti gbàgbé àwọn ẹni wa bí jù fìrà ẹ̀kọ́ àsìkò àdàrà fún yìí o ayọ̀.
1: Akoko akimami
0: yawa ya amzidat ayana françois mo ki o totorun fi kin pelu ehon mo ti tun jojoro olwa abawa se bawo abuto dara olorun a ma fi sinu aye re
1: kaminu majami olara omari akim ekwi na ohi dano ekwi na ohi dano modele oku ohi gbogbo bí ẹgbẹ́ mo wá ọba mọ́ bò ohun jẹ.
0: Bẹ́ẹ̀ ni ayọ̀ ní ti ní ọjọ́ tinú alẹ́ kúrẹ̀ lẹ́wọ́. Bàbá wa bẹ̀sẹ̀ kọ́ nìyẹn. Ẹgbọ́ ń sókè kagbọ́ yín dáadáa.
2: Ẹkú ọjọ́ mẹ́ta.
0: Wọ́n ní ìdàlẹ̀ ikú ojú àná òun náà ni mo ti ń bèrè yẹn.
2: Ìdàlẹ̀ ikú ojú ọ̀nà onígbèsè ọmọ mi tọ̀ láńgó ilẹ̀.
0: Ekeji ni we ti je daleko ojo ana o ni ekeji ni akoko ni bi ile ka ko ba su ni oju eni a ki mo iri re rin
2: fẹ́tọ̀rọ̀
0: díẹ̀ ni ẹ̀jẹ̀ kí kó bọ́ sí ọ̀rọ̀ ẹ̀ báyìí kó bọ́ sí ọjọ́ rẹ̀ gan.
2: Ẹ̀bùn yé òní ti sọ ọ́nà ẹ̀ ní pé tí ò lẹ́ni ò lẹ́ni ìwà tó jẹ́ kò lẹ́ni ìwà kẹ́wọ́n ti mọ̀ pa ìwà bẹ́ẹ̀ yìí ló ń ní kò sì lè fi wàá mẹ́ inú ilẹ̀. Ìwò ká ní olùwáyé tí àgbà bọ́ paulo wí pé ìdàlẹ̀ òkú ijó tàbí bẹ̀ sí ẹ̀kọ́ ìṣèjì
0: náà. Bí ilẹ̀ kan ò bá ṣú ní ojú ẹni ṣé o ní abẹ́ ìkejì lẹ́ ń sọ̀rọ̀ sí.
2: Ìkejì ní sọ̀rọ̀ sí.
0: Èyí tí ìdàlẹ̀ òkú ijó àná ó ní òmò bí ti ọ̀la yóò ṣe rí.
2: Mo ní bọ̀ ń gbé níbẹ̀ làgbọ̀n yá ń pọ̀ wí nìyí.
0: Ó dà bàbá. Adúpẹ́
2: àtìkọ́. Ẹni já ọ̀ka ẹ̀ nípò wa ń gbìyànjú ní kọ́ mọ̀ ṣe tọ̀ ní kádákẹ́sẹ̀ kẹ́ẹ̀ ni. Ǹjẹ́ mo bá bi àdúpẹ́ nìyí ó di. Àdúpẹ́ kání tí ò ní ọkọ dá sí ọ.
0: Ó dà. Báwo ṣé àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ iléèwé dáadáa?
2: Ẹnu gbọ́ lọ́hún àyílẹ̀ ológo.
0: Adúpẹ́.
2: Ẹ gbọ́ bọ́ sí àwọn déédéé.
0: Ó dà. Ẹ má bínú ẹ béèrè nígbà bàbá wa Ọ̀pẹyẹmí ní Ìjẹ́dógún a ní ìdíwọ́kọ́ díẹ̀ ní bá lè ní kí lọ tún sí ìfiránṣẹ́ sí i. Ṣé nígbà yìí ni ó ní WhatsApp nínú àbí? Eléyìí. Lálẹ́ tí mo bá délé ń firánṣẹ́ sí i.
2: Ọ̀dà
0: bàbá. Ẹ ṣeun.
2: Ọ̀dà.
0: Ọ̀dà. Àtẹ̀tí inú wa ti dùgbọ́n nítorí pé ẹ̀ náà kódà ẹ̀ ti pè wá láti mú ọkàn wa balẹ̀. Àbí àwọn ọmọ ń bọ̀ wá lọ́la wọn ń bọ̀ wá a ó sọ̀rọ̀ nípa ohun tí ó kan ìràwọ̀ ẹni a ó sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí.
2: Ẹ kada ile aye abi
0: be ni irawo irawo ti eniko kan mu wa to je pe boya ise bayi ni o gboro se ngba ti irawo re bayi lo gbo ya si bubu la soro si na ojo ti ola
2: be ngo je ke ngo do mo ni bubu
0: ola ola baba ola
2: ngba o je pe ni ti lo je ise bo je poko ni o se mo ba ko le je
0: oda e se baba adupe o o digba die baba adupe e se wo aki baba lati lati mona lohun pe e ku asiko wa
1: ori asuma gbe oni ko ma de wale ya ikime
0: allo e ku le o
2: tolatola ni
0: tolatola
2: e ta le o
0: e ku gba wa yi o e si e si e ku nawo ojo sate to ko ya
2: ọpẹ ni fọlọ ìdàlẹ̀ ikú ijú ọ̀nà ìjọ ọmọ bàtọ̀ láńkó ilẹ̀ yóò tójú ọ̀nà tú àti mọ̀ òkùnkùn ẹ̀yìn
0: àbí
2: bẹ́ẹ̀ ni bàbá wọn sọ àgbọ́
0: ilẹ̀ tí ó bá ṣe ojú èèyàn tí ó bá fi ṣúwà kì í mọ
2: òkùnkùn ẹ̀yìn ìdàlẹ̀ ikú ijú ọ̀nà ìjọ ọmọ bàtọ̀ láńkó ó dífá fún ìdàlẹ̀ yóò lọ lódò ó ní yóò ti kọjá ó ti kọjá
0: àbí
2: ṣùgbọ́n yóò mọ̀ gbá níyìn kò ní lọ mọ́ ó ní gbà díẹ̀
0: ó dà
2: ẹkú ètò
0: ẹ ṣeun adúpẹ́ bàbá inú wa dùn gan-an ni tí ẹ pè wá bàbá wa tòlátòlá àkì yóò ayọ̀ ní fún ilé ọjọ́ tòní 0144-70-44 àti mẹ́lórí tiwa ó ti yà wò.

0: bẹẹni ọlọrun n ṣowó ọlọrun n ṣe ọlá gbogbo ẹnìkẹ mbọ akínyìn o yàwá agbàṣídọkasà akínyìn o yàwá àjẹsẹ kùsù ní akínyìn yàwá bí àwú ẹrọ tomatet àdúpẹ fún ní ọjọ tí o ní egusola bitoni akínyìn o bẹẹni àwọn onígbàgbé ìyàwó ìyàwó bàbá wa tòlá tòlá akínyìn ní ọjọ tí o ní olùwà wà pẹ̀lú ní akókò pẹ̀lú ìdílé ayọ̀ ní fún yín ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ti ń gbá lọ́kàn ọjọ́ kan kò ní burú fún ẹnìkankan wọn gbogbo ìdílé olú gbogbo ìdílé àtipa gbogbo ìdílé chapa gbogbo ìdílé ajé akínyìn ìdílé ogunrẹ́mi gbogbo ìní akínyìn ọjọ́ tó ń délé mọ́dá adúpẹ́ pé àlàáfíà olúwa yóò máa jẹ ti ní gbogbo àwọn àlùfáà wa adúpẹ́ fún ìpè ọlọ́run adúró ti ní akókò yìí o ìbànújẹ́ ò ní jẹ ti ní.
1: Ṣébọ́ lọ́hùn lóògùn ẹ̀ ṣe ìwọ̀kọ́ o. Alọ́wà ló bẹ́ nìkan bá ń bínú o. Ipa kọ́ ogbọ́ sùn tí orí ti dá ẹlẹ́jọ́ ná. Ṣébọ́ wọn lọ́hùn rọ́wọ́ ni wọ́n ń so wọn bá ẹ̀ ló wọ́n ń ṣe. Agun láàyè o, agun tẹ̀tẹ̀. Adéwà ló ṣe òun ẹgbẹ́ ni ó ṣe òun pé jẹ́ fẹ́pẹ́ ó pa òun ẹ̀bùn. Adéwálé tó ṣe bí bàbá tó bí lọ́mọ tí ó ṣe bí bàbá ní bàbá. Bàdéwálé ló.

bẹ́ẹ̀ni hawa titi bi di ọjọ́ la ṣùgbọ́n àwọn kee lórí ẹ̀rẹ̀ wa ọ̀pọ̀ ni àwọn iṣẹ́ tí ó tún kù àwọn mìíràn ìwọ̀n wà tí ọba jẹ́ kódà ilẹ̀ yóò fi mọ́ ilẹ̀ tó tún mọ́ yóò tún mọ́ kódà àtiwà àwọn bẹ́ẹ̀ bí i akínyín ẹ̀kú ètò ọlọ́run adúró tì yín olùwà fún yín ní òye ìmọ̀gbọ́n ẹ̀ tí ẹ pè ní ọjọ́ tí ò ní bàbá wa ògbódò ìjà alájì àkínyín ó láwọn ètò àdúpẹ́ fún yín bẹ́ẹ̀ sàn ní mọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ni bàbá tòlátòlá akínyín àwọn tí wọ́n kù tọ́ pé wọ́n fẹ́ láti dá sètò ṣùgbọ́n bóyá wọn ò ní kírẹ́díìtì láti fi ra ẹ̀rọ sínú kò tí burú ná àwọn mìíràn tọ́ pé bóyá wọ́n ti ń wá ọ̀nà wọn ò rí kò tí burú gbogbo rẹ̀ a ó ṣe àlàyé fún wa ṣùgbọ́n kí ẹ máa kọ́ síbì kan bóyá ọjọ́ kan tún lè gbé jáde ká lè fún àwọn yẹn ní ẹ̀bùn àtúndúpẹ́ fún bàbá wa sálámà lẹ́ẹ̀kan ǹjẹ́ bàbá tí wọ́n ń ṣe sùmọ́ni màjídì bàbá ilé iṣu akínyín fún gbogbo àdúró tì yín fún gbogbo ìnáwó tí ẹ̀ ń ṣe kò ní tánbẹ̀ lágbàtú lọ́wọ́ àwọn àbùkún yìí ó lókè wọn ní òkè òkè ní ọwọ́ afúnni ń gbé ọwọ́ yìí ní wálẹ̀ lágbàtú lọ́wọ́ àní bí ilẹ̀ kan kò ṣojú ní ojú ẹni a kì í mọ ìrì rẹ̀ rìn bí ilẹ̀ kan kò ṣú kò bá ṣú ní ojú ẹni a kì í mọ ìrì rẹ̀ rìn òun náà ni kí gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti òkùnkùn kì í pàdé bẹ́ẹ̀ ni ilẹ̀ mímọ́ àti ṣíṣá bẹ́ẹ̀ ni fi jẹ́ àsìkò méjì kan jẹ́ aṣọ pé àbí ilẹ̀ tí ó bá mọ́ àbí ilẹ̀ tí ó ṣú wọ́n jẹ́ àsìkò kan tí wọ́n kẹ̀yìn sí ara wọn òun náà ni pé òwe ni pé ẹni tí ó fẹ́ dájọ́ kan ó yẹ kí ẹni tọ̀hún rí ìmọ́lẹ̀ tónítóní nípa ẹjọ́ yìí kí ó tó dá sí i bẹ́ẹ̀ ni ibi tí ó ṣókùnú rẹ̀ kó mọ bí ọ̀rọ̀ náà ṣe rí kó tó sọ̀rọ̀ sí i tó bá yẹ bẹ́ẹ̀ yóò ṣe kínni yóò ti dákun ni tí a wà mọ ìdí ọ̀rọ̀ tá a bá fẹ́ dájọ́ ó yẹ ká mú kárí ìmọ́lẹ̀ ibi tí ìmọ́lẹ̀ bí wà ibi tí òkùnkùn bí wà nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyìí kí a tó dá sí i tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá a bá ṣe àtúnrú afẹ́ gbé òkè iṣẹ́ abẹ́ká gbé wa nílùú bákú nìyẹn àdúpẹ́ èkejì ọ̀dàlẹ̀ àbí ìdàlẹ̀ okú ijó àná òní ọmọ bí ti òní yóò sì rí òun náà ni pé láti fi sọ pé ènìyàn kò pàṣẹ fún àsìkò ènìyàn kò lè pàṣẹ fún àsìkò àsìkò ni òun ló ní wá kì í ṣe àwàlà ní àsìkò bóyá òjò ń rọ̀ lónìí oòrùn ń ràn tàbí oòrùn mú òṣùpá kì í ṣe ọgbọ́n ọmọ ènìyàn kì í ṣe ọgbọ́n ọmọ ádámà ọlọ́run ló ní í ó fi hàn pé gbogbo nǹkan tí a bá fẹ́ láti ṣe ǹjẹ́ àwakọ ni a ní ìgbà náà ìgbà yìí ọwọ́ ọlọ́run ní ṣe ó ní pé ìdàlẹ̀ ẹ̀kú ojú àná mọ̀ bí ti ọ̀la yóò ṣe rí tí ọ̀la náà báwo ni yóò ṣe rí ẹ̀dá kan kò lè mọ̀ ọlọ́run nìkan ni ó lè mọ̀ gbogbo ẹ̀ tẹ̀gbọ́ akin pé ọlọ́run adúró tì yín jẹ́rẹ́ àmọ́ kí n pé nípa ìfẹ́ òtúlúwa ó dídùn ọ̀rọ̀ fi kó jẹ́ nìkankan wa àlákàlà nílà o àwọn níbi wọ̀nyí láti wà tó bá ti di ọjọ́ ọ̀la a ó tún pàdé bàbá wa àìlá ọ̀pẹyẹmí a ó sọ̀rọ̀ nípa ìràwọ̀ ní oṣù kọ̀ọ̀kan bí ẹnì kọ̀ọ̀kan ṣe bí a ṣe ń wáyé ní oṣù àwọn tó yẹ pé ìràwọ̀ náà jẹmọ́ a ó máa sọ a ó lè ṣe tán ní ọjọ́ ọ̀la ó lè jẹun kàtí a ó ṣe láàrin oṣù méjìlá a ó máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ la ó fi ṣe ǹjẹ́ ọjọ́ ọ̀la ó tún pàdé mọ́ kí n pé ó dàárọ̀ ó rere ní fún wa ní kàkókò yìí.

sọ́lù. Alákọ̀ọ́jẹ́ adé ni àbí wọn mọ́ bá. Àkọ̀jẹ́ adé o àkọ̀jẹ́. Àkọ̀jẹ́ adé o tọ́lọ́.

ọkùnrin ò ta lẹ́ni o, àkànjíra fi omi. Bàbá ọlọ́mọ àkànjíra dé, ọlẹ́mi làkànjíra.

wọn lọ́rẹ̀yìn lẹ́yìn ṣe wọn lọ́rẹ̀yìn lẹ́yìn ṣe ẹ ò máa ní sáré kẹ mọ́ sàmì o.